àdìtú nílé ayé ta wà yìí àwọn nǹkan kan ló ń bá wa jà ní ojú ayé tí ó sì ti hàn sí nínú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni àwa ọmọ adarí orun tọwọ́ ara wa bọ̀ eléyìí tó ń ṣokùnfà ìdènà sí ìgbéga àti ọ̀nà ògo wa nípa àìní ẹ̀mí ìdáríjì ọ̀rẹ́ mi gbogbo ìgbà tẹ bá lọ sí church gbogbo ìgbà tẹ bá lọ sí mọ́ṣáláṣí ẹ sọ fún elédùwà pé kó dákun kó dáríjì yín ẹ̀mí ọlọ́run wá ń bèrè lọ́wọ́ ẹ̀yin náà wípé ìjẹ́ yín gangan ti ẹ̀dẹ́mí ìdáríjì ẹni kọ́lọ́run ó dáríjì yín ẹ sì léèyàn kan tẹ dè mọ́nú ìgbèkùn nípa ti pé ẹ ò dáríjì mọ́ ẹ wá ní kọ́lọ́run ó dáríjì yín my god our god is not a foolish god tẹ́ ẹ bá ti dáríjì yàn ọlọ́run ò lè dáríjì yín sáà tẹ́ ẹ bá fẹ́ kọ́lọ́run ó dáríjì yín ẹ̀yin náà dáríjì yàn tẹ́ ẹ bá ti ń dáríjì yàn ẹ wo ìgbésí ayé tẹ máa máa gbé ó ṣeé ṣe kẹ máa gbọ́ mi nírọ̀lẹ́ yìí yóò mọ dàbí eré yóò mọ dàbí àwàdà èmi ò ṣe pásítọ̀ ẹlẹ́ṣẹ̀ ni mi ò mọ mu gúdà ó sorry mo gbàdúrà tí mo gbàdúrà ẹ pè mí 070-022-551037 nọmba kejì 08127-828497 08127-828497 àbí kẹ tẹ̀ránṣẹ́ lórí whatsapp wa 070-672-80732 ẹ ṣe.

Ọlọ́run ọba mi lórísun ọgbọ́n o. Ọlọ́run ọba mi lórísun ìmọ̀. Kábíyèsí Aládé Ògo. Aládé Ẹwà òun náà ni orísun òye. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló jẹ́ pé ta bá sọ̀rọ̀. Àwọn ọlọgbọ́n wọn a sì jókòó. Wọ́n a wo ibi tí ọ̀rọ̀ yẹn ti wá. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní pé ìgbà ta bá jókòó tá à ń dọ̀wẹ́kẹ̀ tá à ń ṣeré. Àwọn àfihàn. Àwọn ọ̀rọ̀ kan. Àwọn òdodo kan. Àwọn òtítọ́ kan. Wọ́n a sì máa farahàn níbẹ̀. Kábíyèsí Elédùà ọba mi ọba ìyanu. Ta lẹ ṣẹ̀? Ta lẹ tó ṣẹ̀yìn? Ta lẹ fẹ́ dáríjì? Ta lẹ fẹ́ tọrọ dáríjì lọ́wọ́ rẹ̀? Àǹfààní wà fún yín lórí afẹ́fẹ́ o. Orí bákan bákan. Nẹ́tíwọ́ọ̀kì ní ṣe nẹ́tí-nẹ́tí. Orílẹ̀-èdè wa Nàìjíríà. Nígbà tẹ́mi àti ìwọ̀n èèyàn kan tá à ń wo gbogbo borí gbogbo ẹ̀ ṣe ń lọ báyìí lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwa gangan tá a tẹ̀ jẹ́wé tá a tẹ̀ mọ́ nǹkan kan báyìí àwọn bára wa sọ̀rọ̀ pé gbogbo ẹ̀ ṣe wá rí báyìí Olódùmarè. Ṣùgbọ́n mo wá ṣe ìbéèrè kan. Lára wa náà ta jẹ́ èèyàn tá à ń gbé nínú ìlú yìí tá à ń gbé nínú orílẹ̀-èdè yìí. Ǹjẹ́ àti ẹ̀ máa ń fi ọ̀rọ̀ dánra wa wò? Ẹlòmíì àti ìgbésẹ̀ ipò gíga kan ọkàn fi ipò kékeré kan dánwò. Ó wá ń fọláfẹ́là. Ó ń ṣe bí ẹni pé kò sẹ́ni tó fẹ́ mú òun nítorí ipò kékeré tá a fi dánwò. Irú àwọn eléyìí ó sì jókòó bì kan wọ́n mọ̀ sọ pé olórí orílẹ̀-èdè kan ò ṣe dáadáa. Ìwọ nínú ipò kékeré tá a fi dán ọwọ́ ìjáwọ̀ ń ṣe dáadáa. Mo pàdé pí kan nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba mi ọba ìyanu. Ó sàn kankan. Ó ní ta bá rí ìlú tí ìpọ́njú bá wà ńbẹ̀ àbí tó dàbẹ́ ní pé gbogbo ẹ̀ ò lọ dáadáa. Ẹ má ba olórí orílẹ̀-èdè yẹn wí o. Àwọn tó ń gbé nílùú yẹn ni kẹ́ ẹ lọ bèrè lọ́wọ́ wọn. Gbogbo wa tá à ń gbé lórílẹ̀-èdè wa Nàìjíríà ta sọ pé kinní kan ò rí kinní kan ǹjẹ́ àtẹ̀ ń ṣe dáadáa gangan? Ǹjẹ́ olóòótọ́ tiẹ̀ ni wá? Ǹjẹ́ à ń gbé ìgbé ayé tó kún fún ìbẹ̀rù Ọlọ́run? À ń pa kinní kan tó ń pè ní nonsense lies. Nigerians can lie. Àwọn kékeré báyìí rọ ni irọ́ mẹ́ẹ̀ẹ́dógún náà rọ kan. Gbé láìláìláì. Ní orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn onírọ́ pọ̀ mbẹ́ à ń pa ségè inú rọ́. Ó tiẹ̀ wá tó ké èèyàn kan tiẹ̀ wá rí ọmọ àwọn mọ́tò lọ jẹ́jẹ́ báyìí. Ọlọ́kadà ló jábọ́ náà wọn ní mọ́tò lẹ́nu o. Àwọn ọlọ́kadà owó pa wọ́n wá tóbi 300 lórí onímọ́tò. Wọ́n á lóun ló jẹ̀bi. Kẹ tó wí kẹ tó sọ. Wọ́n ti ń fa láṣọ. Wọ́n ti ń ṣe gbogbo ẹ̀. Ẹ kàn máa wò pé nínú orílẹ̀-èdè mi tí mò ń gbé irú àwọn èèyàn wo leléyìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé àwọn tí wọ́n tiẹ̀ máa ń dá sọ́rọ̀ tí wọ́n ń parí ọ̀rọ̀ láàrin àwọn èèyàn méjì. Wọ́n sì wá tìtorí pé wọ́n nífẹ̀ẹ́ èèyàn kan ju kejì lọ. Wọ́n wàá gbé ẹ̀bi fún aláre. Wọ́n wàá gbé àre fún ẹlẹ́bi. Ẹ wá ní pé inú Ọlọ́run ọba mi dùn sí. Àti wípé gbogbo ọ̀nà tí àwọn èèyàn fi ń wá ọlá lórílẹ̀-èdè yìí láyé tá a wà yìí. Ọ̀nà tí àwọn ẹ̀dá fi ń lé owó. Àwọn míì a sì lu jìbìtì. Ìyàwó lu ọkọ rẹ̀ ń jìbìtì. Ọkọ lu ìyàwó rẹ̀ ń jìbìtì. Ọ̀gá iléeṣẹ́ lu àwọn ọmọọṣẹ́ rẹ̀ ní jìbìtì. Àwọn ọmọọṣẹ́ lu ọ̀gá wọn ní jìbìtì. Jìbìtì wá di the talk of the town. Jìbìtì jìbìtì jìbìtì jìbìtì ha jìbìtì yes. Àwọn ṣe ìkan báyìí o. Irú ìpinnu wo lè fẹ́ kí Ọlọ́run ọba mi ní sírú orílẹ̀-èdè bẹ́ẹ̀? Ó tiẹ̀ wá tó eléyìí tí àwọn èèyàn fi ń fi àwọn èèyàn ṣoògùn owó. Àwọn kan ní yahoo plus. Àwọn ọmọlọ́mọ obìnrin. Àmì eléyìí tó ti yá wèrè. Eléyìí tó ti fa ojú ara rẹ̀. Mélòó la fẹ́ kà? Ọlọ́run Olódùmarè ọba mi ọba ìyanu. Kó dákun kó bojú wọlẹ̀. Kó ṣàánú fún gbogbo kó wa wa. Ṣùgbọ́n ọjọ́ ta bá sùn ta bá jí ta pinnu wípé a yí kúrò nínú ìwà ìbàjẹ́ a gbé ìgbé ayé òtítọ́ a sì ní ọ̀ràn òtítọ́ a sì gbé ìgbé ayé tó kún fún ìbẹ̀rù Ọlọ́run
ọ̀rẹ́ mi ma wulẹ̀ wádùúrà kankan lọ bí kankan automatic ni olórí tọ́lọ́run ó fún wa yóò mọ̀ ṣàánú wa lọ́sùn ló sì ni nǹkan bọ̀ lọ ní mẹ́lọ́mẹ́lọ́ ni nítorí pé ọlọ́run ó dìde lórí tẹ́rẹ̀ yóò sì rìn láàrin wa gbogbo rẹ̀ ó sì wá máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ ẹja máa bèrè lọ́wọ́ ara wa o ìrọ̀ ayé wo làmí àti yín ń gbé èmi a máa purọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ n ò purọ́ mọ́ mo ti decide láti má parọ́ mọ́ torí ìtura tí mò ń pa gbojoojúmọ́ ló ń já abẹ́rẹ́ kan lẹ́yìn pé gbà tí mo wà kékeré kí n jẹ́wọ́ mọ́ mi lábẹ́ pílò àbí kí n jọ́bẹ̀ jẹ́ yes and that was the last time adúpẹ́ lọ́wọ́ ìlédè ọba mi ọba ìyanu gbogbo ẹ̀yin tẹ́ wà lójú òpó tẹ́ ń gbìyànjú àti pé wọlé ṣùgbọ́n tẹ́ ẹ̀ ráyè àti wọlé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin tẹ́ pé wọlé mo dúpẹ́ pé ẹ ṣe wọn ò fi bẹ́ẹ̀ lákòókò mọ́ wọn ò máa kúrò lórí afẹ́fẹ́ báyìí ní agbára ìlédè ọba mi ọba ìyanu a pàdé lórí ètò wa eléyìí ta pè ní báyìí ṣe gbà ìtukọ̀ ìtukọ̀ tí lè ṣe wà níbi Eagle 7 Sport Radio 103.7 FM lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa olórí oko bámbám ọtúnba Dr. Ṣẹ́gun Ọ̀dẹ́gbàmí Hemohen bàbá wa Ẹjìnà Tony Ọ̀jẹ́ṣínà thank you very much Nwachukwu Maxwell thank you Arawọlé Ọlálékan thank you Cindy thank you for visiting me Donald thank you for coming around oníyanṣe o ọlọ́bẹ̀ ṣègbè ìjọba jẹ lórí ètò ẹ̀kọ́ ẹ̀bìnrin ìjọba ìjọba pẹ̀lú lórí ètò tapẹ̀ ní báyìí ṣègbà pẹ̀lú ọmọ yín dókítà abiodun ọmọ mọ̀ ibi oníbíyọ̀ ni mí èmi lọmọ ọ̀dọ̀ balẹ̀wù tẹ́wútẹ́wù tàbí tẹ́wútẹ́wù àti tẹ́wù o àti tẹ́wù gbogbo ẹ̀sìkọ́tò wat gbogbo ẹ̀sìkọ́tò tẹ́wù ìjọba ìjọ ire o.